ajogun ẹ àṣà àǹfààní ayé ẹ o wọn ni máa lọ sí ọ̀run síwájú náà wọn máa wà pọ̀lú ẹ o iṣẹ́ lóògùn ṣe é.